àti àwọn tí ó tẹ̀dọ́ sínú rẹ̀ nítorí tí ó fìdí lẹ̀sọ rẹ̀ lórí òkú ó sì gbé àwọn ìṣọ́ omi tani yóò kú orí òkú.